ma kan sára. Ó kù ó kù ní bọ́nrọ́, ẹ sì máa tọ ara. Rọ̀ mí jọ bí òwe, ọlọ́gbọ́n ló lè yé. Rọ̀ mí jọ bí àjọmọ̀fà ọmọ tó kù ní kọjá ewé.